0: o da na ogbe se ope mi ma po niwaju e olorun ba mo ma dupe mo layo mo yin lo fun anu ife ike ati ije pa pa julo ninu aye titi mi yo pa pa fun rara mi ti mo joko si bi ki se mi mo se ki se agbara mi ki se ti to bi mi le se da mi si o baba gbogbo èèyàn ló ń dúpẹ́ ni wọ́n yan náà wà fún orí kan fún ìfẹ́ fún oríṣiríṣi nǹkan pé eléyìí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n èmi gangan pàápàá jùlọ èmi ní àǹfààní ó tọ́ sí mi náà láti dúpẹ́ èmi lọ́lọ́ pé èmi máa lọ́lọ́ pé o èmi lọ́lọ́ pé èmi máa lọ́lọ́ pé o ẹwà wo re bàbá láyé mi ẹwà wo re bàbá lórí ayé mi èmi mà lọ́lọ́ pẹ́ o mo dúpẹ́ fún àánú ọlọ́run bá lórí ayé mi testimony time blessing time ọ̀dà náà ẹ̀ṣẹ́ àṣẹ gbọ́dọ̀ máa ṣe lè lẹ́ẹ̀kọ̀ọ̀kan a gbọ́dọ̀ máa ṣe báyìí náà ní gbogbo ìgbà bẹ́yìn ṣe ń fi tiyín ránṣẹ́ pé ọmọlọ́lá báwo ni o wá bá ń dúpẹ́ mò ń ṣọjọ́ bí ìyá mi dí bàbá mi dá ẹ̀yìn dúpẹ́ lọ́wọ́ náà wá lórí oríṣiríṣi nǹkan ẹ̀yìn náà lórí ilé ìjọsìn ẹ̀ ń sọ oríṣiríṣi nǹkan ẹ̀yìn dúpẹ́ bó tiẹ̀ ṣe pé ń gbà mí lábẹ́nú lẹ ti ń ṣe a kàn máa ju orin sókè mi torí pé ẹ fẹ́ láti máa pariwo pé báyìí ni ṣùgbọ́n èmi wá tún wá ń dúpẹ́ lọ́wọ́ náà pé olúwa ó ṣeun tá à ń dúró láéláé ìwò yóò ṣí mọ bó ṣe rí ṣùgbọ́n síbẹ̀ ó ń tì mí síwájú òní tí wá ń kọ́ oyin tó jẹ́ ọjọ́ kọkànléní ọgbọ̀n nínú oṣù karùn-ún ó tún fi ó fi ọdún ó fi ọjọ́ ó fi kún ọjọ́ orí mi èmi náà lẹjọ oyún lọ́jọ́ bíi tèmi náà mo wá ń dúpẹ́ mọ̀ yọ mo ń dúpẹ́ lọ́lọ́run pé o ṣeun fún gbogbo èèyàn tó ti tẹ àtẹ̀jíṣẹ́ àti ẹ̀yìn tẹ́ ẹ pé gbogbo yín pátá mo máa dúpẹ́ tẹ̀ ń jẹ́ kí òní ẹ̀ ń jẹ́ kò ní kò yẹ mí ẹ̀ jẹ́ kò ní kò yẹ mí mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ gbogbo obìnrin pátátá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò 101.5 FM àti òṣìṣẹ́ rédíò nàìjíríà lápapọ̀ gbogbo platform ibi tẹ́ ẹ ti ń tẹ̀ ẹ́ tẹ́ ẹ ti ń fi ránṣẹ́ bẹ́ẹ̀ náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ iColabs gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yìí o ẹ̀yin ti bìbì pọ́sà ẹ̀ ń retí pé kò tí ì sọ̀rọ̀ lónìí mo dúpẹ́ ẹ̀yin tí ẹ̀yìn gbogbo yín mo dúpẹ́ ẹ̀yin làwọn ọ̀jì mo dúpẹ́ ẹ̀yin ujẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá ni mo rí bẹ́ẹ̀ ṣe ń kí pé ọmọlọ́lá báwo ni happy birthday ẹgbẹ́ ọdún ọdún kan ni àánú olúwa ló máa tẹ̀síwájú ní ayé ẹ̀ bó ṣe ń ní victory one side here and everywhere you turn around everything is good you're looking this you're looking that gbogbo ẹ̀ ẹ̀yin ọjà gbogbo ṣá ẹ̀yin tòkè òkun náà mo dúpẹ́ pé ẹ̀ ń tẹ́ ẹ̀ ṣe àdúpẹ́ ẹ̀ ṣeun àdúpẹ́ téèyàn bá ti ń ní àwọn tí ń kíyàn àwọn tó ní ẹ lọ́kàn èèyàn á máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni owó ni gbogbo ẹ̀ àbí kó má rántí kò tún wá sí olúwo ni gbogbo ẹ̀ ọ̀pọ̀ ọgbà la wà tá àti ẹ̀lẹ́ni kí wa pé ẹ pẹ̀lẹ́ o báwo lè ṣe wà ń bẹ̀ yẹn ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo orí ọ̀fẹ́ èyí tó bá ti ń ṣílẹ̀kùn fún wa ní gbogbo ìgbà pé eléyìí ló tún ṣe olúwa mo dúpẹ́ tí mo bá ń jẹ mo dúpẹ́ mo ń dúpẹ́ mo ń rìn mo ń dúpẹ́ ọ̀pọ̀ èèyàn ló ṣe pé wọn ò lè jẹ ọ̀pọ̀ ló ṣe pé wọn ò lè rìn ọ̀pọ̀ èèyàn ló ṣe pé wọ́n wà níbì kan tàbí kejì ọba tí ò jẹ́ kí bó ṣe ń lọ kó ṣe pé òun ló máa tì wá délẹ̀ pátápátá ọba tí ò jẹ́ kí nǹkan tá à ń lé àbí nǹkan tá à ń dojúkọ tí ò jẹ́ kó borí wa ní gbogbo ọ̀nà mo ń gbé ọ̀gá mo èèyàn mo gbé ọ̀gá mo ní ẹṣẹ́ mo ṣe kábíyèsí ibà ọlọ́run ọba lẹ́dùá 103.5 FM lẹ́wà rédíò 1 ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ káyín olúwa lètò tẹ́ ń gbọ́ lọ́wọ́ láti kópa lórí ètò yẹn yẹn tá àtẹ̀jíṣẹ́ orin onígbàgbọ́ tẹ́ ẹ fẹ́ gbọ́ ẹ tẹ̀ ẹ́ sí nọ́mbà yìí 0906468 6198 0906468 6198 ẹ tẹ́ àtẹ̀jíṣẹ́ síbẹ̀ orúkọ mi rèé báyìí ló dúpẹ́ ọ̀dà bàbá bá mi bèrè jáde àjọ ń dúpẹ́ ọ̀dà fún wa pípè pé ó dà mo fẹ́ pè ó bábà báyìí ló ṣe ń lọ nínú ayé mi lónìí ẹ̀yin ẹ pé nọ́mbà 0704 7003341 0704 7003341 ẹ jẹ́ ká yẹn olúwa 103.5 FM rédíò 1.
1: Owó bíi tó ti bẹ̀rẹ̀.

alẹ́ àríyá bá ti máa wọlé nìyẹn pẹ̀lú bàbá alárìyá king sunny adé nìyí adé gẹ̀yẹ́.

ká ṣe ìyọkọ ìyàwó ọlọ́run tó dá wa lakọ labo ó ní ohun tó rí tó fi dá wa bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa bára wa gbé nínú rẹ̀ pọ̀ ẹ rí pé ńgbà tá a ṣọdún àwọn bàbá rẹran àwọn ìyàwó ń bọ ẹran àwọn ìyàwó ń dín ẹran àwọn ìyàwó ń ṣe oúnjẹ wọn ha oúnjẹ àwa fúnra wa ni lórí ètò alẹ́ àríyá tèní ẹ láǹfààní láti pè ṣe rí inú dídùn báyìí náà ni kẹ́ ẹ jẹ́ kájọ bá a ká gbé pàdé ara wa tìdùnnú ni kẹ́ ẹ jẹ́ kájọ pàdé ara wa tẹ̀rín ni kẹ́ ẹ jẹ́ kájọ pàdé ara wa tayọ̀ ni kẹ́ ẹ jẹ́ kájọ pàdé ara wa lálẹ́ tòní láì ní fàágùn 0704-700-3341 lójú òpó tẹ́ ẹ máa fi dọ́dọ̀ wa kí làsìjọ fẹ́ gbéyẹ̀wò bínú yín ti dùn tó báyọ̀ yín ti kú tó lórí ọdún tá a ṣẹ̀ṣẹ̀ ṣetán yìí kábíyèsí ọba ẹnjiníà isa ṣekó ní ọsọ́lọ̀ tìlú sọ́lọ̀ ẹkú ayẹyẹ ọdún kan lórí àpèrè àwọn baba ńlá yàn ọdún kan lórí àpèrè àti ṣíṣí ààfin ilé akínbáyé ṣíṣí ààfin ilé akínbáyé eléyìí tó gbàgbọ́rọ̀ kan nílùú sọ̀lọ̀ lénìí ẹ pẹ́ láṣẹ ẹ máa mọ̀ ṣe bẹ́ẹ̀ lọ́ba mi òkè òní padà lẹ́yìn yín àwọn ònilẹ̀ yóò máa jẹ́ òrọ̀jú ní gbogbo ìgbà.

0: ọjọ́ leya o dùn bi oyin ọjọ́ kẹta ọjọ́ leya o ta lẹ́run ọjọ́ kẹrin ọjọ́ leya o ṣi n dùn bi ọlẹ̀lẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ ni o ma dùn lọ koni kan yóò máa dùn ní koní kan bóṣù yìí ti ń parí lọ toro ti ń kọ́rù ẹ̀ o ti kẹ́rù ságbọ̀n o ti gbé edé bèbè omi ọlọ́kọ̀ ti rẹ́dì fún o ti ń palẹ̀mọ́ o ń ṣàwọn nǹkan tó kù ńlẹ̀ kò fẹ́ gbàgbé nǹkan kan o fẹ́ kó gbogbo ẹ̀ tán àmọ́ bí rẹ tèmi adétọ́hún àtọ́kẹ́ ọmọ ọlọ́kọ̀ lè ṣẹri bó bá ń bẹ nínú ohun tó fẹ́ ṣe mísítéèkì adá padà mo gbà mo lè mo bá mo tún gbà á padà mo gbà á padà o àwọn ohun tí mi ò wá fẹ́ mọ́ tí mi ò fẹ́ rí tó jẹ́ pé a máa kan mí lóminú afara ó dinú ọkọ̀ afara ẹ máa lọ afara a ò fẹ́ rí yín mọ́ ẹ máa lọ ṣùgbọ́n gbogbo ore tó ti wá tó ti dé tó ti bóṣù yìí dé tó tún ti ń fi àfihàn ayọ̀ inú oṣù tuntun tá a fẹ́ náwó mú yìí pẹ́pẹ́pẹ́ báyìí òun ṣe ń lé àárọ̀ láṣẹ ọba mi òkè bí ó ti jẹ nìyẹn 0704-700-3341 ní sí rẹpẹtẹ kò sí mọ́ọ̀jì ẹjẹ àjọ kíra wa ọdún iléyà ní gbọ́ndán àwọn ọwọ́ wà níbì kan tàbútàbú wọn a sì máa retí àwọn èèyàn tí ó wà bá wọn jẹun wọn ò rí awakọ̀ ò sì ní púpọ̀ ẹ̀ka alẹ́ sí akọ ọdún akóyèdùn. Yes sir, orúkọ yín bí tẹ́ ẹ ti ń pè wá.
1: Orúkọ tèmi ni Bọ́lá Júmọ́ Ìsàlà ọmọ ìyá pupa náà tálábọ̀.
0: Ó pa rédíò yìí torí mò ń gbọ́ ara mi ketekete ni.
1: Pẹ̀lú mà.
0: Ẹ mà ká alẹ́ sà, a kú ọdún náà.
1: Ẹ ká alẹ́ kú ọdún.
0: Àwa nìyẹn a ṣe púpọ̀ ẹ o. Ami ọmọ ìyá pupa ẹ ṣe púpọ̀. Ami o. Ami nìgbọ́kùnyín láṣẹ ọba
1: mi. Ẹ lè máa fi gbẹ̀tọ́ yín.
0: Ami o àti ohun tẹ́yìn náà bá ń ṣe èyí náà
1: bá wọn pẹ̀tọ́. Pẹ̀lú àtàbọ̀ yín mọ̀ yìí ṣe nílé iṣẹ́ yìí òní jó náà.
0: Ami àti gbogbo wa ẹ ṣe púpọ̀.
1: Ẹ fẹ́ fi àkókò yìí kí ọmọ mi. Orúkọ ọmọ mi yẹn ni Ahmed Ọláyọlá Ẹkúnsọ́mi ọmọ Muritala ọmọ ìyá pupa.
0: Ọláyọlá happy birthday.
1: Tó ṣe púpọ̀ bí láyé o.
0: Ami
1: ami. Nígbà tí a mú ká má jọ fojúsùn fún ọmọ
0: o. Ami
1: àwọn adágbà kan máa yá ìyàkúyà.
0: Ami
1: kọ́ máa di ọmọ tó mú ọmọ kó mú
0: ọmọ
1: tó mú sìgá.
0: Ami
1: ọmọ drugs o.
0: Ami kí wọ́n jọ ọmọ ọdúnú fún gbogbo wa. Ẹ ṣe púpọ̀ adúpẹ́ lọ́wọ́ yín ọmọ ìyá pupa. Ẹ ká máa kọ happy birthday fún ọmọ yín. Happy birthday to you. Happy birthday to you. A sì máa lo orin happy birthday. Torí pa lọ́wọ́ bọ́sìn ni mi ń bí ọmọlọ́lá ọlámì jùlọ. Ẹ bá ń kó àdúrà bò ó. Bẹ́ẹ̀ bá kó ẹ̀bùn tán. Ẹ tún bá mi kó àdúrà bò ọlọ́jọ́ òbí kan náà lòun àtọmọ ọmọ ìyá pupa. Happy birthday to you, our darling child. Mo bó ọkùnrin, our son. Ọlọ́run ó jẹ́ kí gbogbo yín kẹ́ ẹ ṣoríire. Àtàgbàlagbà tó ń ṣe lé ní àtọmọ kéékèèké. Happy birthday to gbogbo wa. Pátápátá 0704-700-3341. Ọmọ ìyá pupa inú mi dùn torí pé gbogbo ẹni tó bá nàka kan wọn ní tó bá fi ṣàdúrà fún yàn gbogbo ìka tó kù báyìí àdúrà ó sì máa bá onítọ̀hún yóò máa bá yín lágbára ọlọ́run torí àdúrà pàtàkì ni wọn ò ní jí wa gbé lọ́wọ́ tá a wà yìí wọn ò ní jí ẹnìkọ̀ọ̀kan wa gbé láṣẹ ọba mi òkè èmi ò ní sọnù ọkọ ò ní sọnù ìyàwó ò ní sọnù àwọn ọmọ wa náà wọn ò ní bọ sọwọ àjẹrígbé lágbára ọlọrun alẹ àríyá iléeṣẹ rédíò 101.03.5 FM 0704-700-3341 aláwọn kan ló ń jẹ rẹpẹtẹ wọn ò réèyàn tó máa wá jẹ awakọ ò ní tó nǹkan ilé sì kún bìbà bẹẹ látúnjọ ń fìfẹ ṣe gbogbo ẹ láàrin ara wa ọlọjọ òbí èní fáwọn ọlọjọ òbí èní ọmọlọlá ọlámi jùlọ happy birthday to you alága ìsọlọ lcda honorable ọlásojú happy birthday to you ọmọ ọmọ ìyá pupa omo ekun su mi happy birthday to you ati gbogbo awon to ku.